0: lọ́rùn láti gba 200,000 naira kí àwọn sì gbàgbé nípa ẹjọ́ náà.
1: À ń retí rẹ o bàbá, a fẹ́ rojú rẹ. Ìgbà tí Jésù bá dé.
0: Ṣùgbọ́n alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CSP Abimbola Adébíyì ti fọwọ́ bi ẹ̀sùn ọ̀hún dànù. Ó ní irọ́ lásán ni ẹ̀sùn ọ̀hún, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó ní nígbà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn létí, àwọn ní káwọn ṣe ìwádìí kínníkínní kó tó di pé àwọn máa gbé ọkùnrin ọ̀hún lọ sílé ẹjọ́ ni. Ṣùgbọ́n àwọn ti parí ìwádìí, wọ́n sì ti gbé ọkùnrin ọ̀hún lọ sílé ẹjọ́ báyìí. Adájọ́ sì ti dájọ́ pé kọ́ ṣì lọ fi sí àhámọ́ ná, torí kò yẹ lẹ́ni tó yẹ kó máa gbé láwùjọ àwọn èèyàn. Ní ìwo olùkọ́ tí wọ́n gbà kó wá máa kọ́ ọmọ ní lẹ́sìn nílé, tó sì wá di wípé òun fi tipátìkúkú bá akẹ́kọ̀ọ́ rẹ̀ ní àjọṣepọ̀.
1: Òdòdó rí bí ìgbà o, ẹsẹ̀ ti borí ayé, àfi tí Jésù bá dé.
0: Ẹ ṣe léyìí ní àkọ́kọ́ ni abala jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ nírọ̀lẹ́ tòní. Láti ìpínlẹ̀ Èkó ẹjẹ́ ń sáré tàta kò lọ sí ìpínlẹ̀ Anambra. Níbi tí ilé alájà mẹ́ta kan tó jẹ́ iléègbé àwọn akẹ́kọ̀ọ́ hostel ti dàwó bí odi Jericho. Ní ìtòsí Federal Polytechnic Orumba tó wà nípínlẹ̀ Anambra.
1: Nítorí pé ayé ń bàjẹ́ o.
0: Títí di àsìgbò tí mo fi ń kòròyìn jọ, wọ́n sọ di mímọ̀ pé àwọn méjì ni wọ́n ti gbé ìkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Wọ́n sì ti gbé àwọn mẹ́ta kúrò lábẹ́ ilẹ̀ náà tí wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó sì jẹ́ pé akẹ́kọ̀ọ́ ló pọ̀ jù ní wọn lọ sì wà ní abẹ́ ilé ọ̀hún tó dàwó, tí akitiyan sì ń lọ lọ́wọ́ láti dóòlà wọn.
1: Ìwé mi máa wí, gbogbo rẹ̀ ló ti ní iṣẹ́.
0: Ojúlé 60-60 ló wà nínú ilé náà, tó sì jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ló pọ̀ jù tí wọ́n ń gbé bẹ́ẹ̀ nítorí pé ó súnmọ́ ìtòsí ilé ìwé gíga. Ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn tó kù, àgbàládùra pé kọ́lọ́n jẹ́ kó rí wọn yọ láyọ̀ àtàlàáfíà. Gbogbo bí ròyìn ọ̀hún bá ṣe jẹ́ orí ìkànnì náà lẹ́ẹ̀tì gbọ́, ẹ má yí kúrò níbẹ̀ wá Zobi FM
1: 95.1.
0: Mo ń gbọ́ tẹ́nìkan sọ pé ó di ẹlẹ́ẹ̀kejì lábalajẹ́ ká mọ̀ bó ṣe ń lọ, ẹ ṣe tẹ́ ń fọkàn bá mi lọ. Ó yẹ jẹ́ sáré gbé yín débẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ nílùú Jos. Ó ṣeéṣe kẹ́ ti gbọ́ ṣẹlẹ̀ yàmọ́, ẹ jẹ́ ń ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀.
1: Kí wàhálà má ṣẹlẹ̀ o, dùgbẹ̀dùgbẹ̀ kán mi lókè o, ayé ẹ jẹ́ àfura, ẹ jẹ́ ká gbàdúrà sí bàbá o.
0: Ọ̀dọ́mọkùnrin kan Ibrahim Mbaya tí ó ti parí ẹ̀kọ́ rẹ̀ ní iléèwé gíga Fásitì Jos ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀.
1: Ẹ jẹ́ ká parapọ̀ o.
0: Ọmọkùnrin Ibrahim yìí ó ti parí ẹ̀kọ́ rẹ̀, ṣùgbọ́n ó ní àwọn ìdojúkọ kọ̀ọ̀kan tó ní láti yanjú ní iléèwé ọ̀hún.
1: Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o, ìrònú pìwàdà ló ń tọ́.
0: Ṣùgbọ́n lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ tó kọjá yìí,
1: ẹsẹ̀ wa aláàánú lolúwa o.
0: Ibrahim ń ti òde bọ̀ torí mọ́dẹ̀lì ni. Ó sì tún jẹ́ àwọn tí wọ́n ọkùnrin tí wọ́n ń se oúnjẹ chef. Òde ló ti ń bọ̀ lọ́jọ́ Sunday ló wá rí pé ilẹ̀ ṣú ló bá yà sílé àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà nítòsí iléèwé Unijos ọ̀hún. Ní èròǹgbà pé kóun sunbẹ̀ mọ́jú nítorí ẹni abíire kan kì í rìn rírun olẹ̀ ti ṣú, kóun sunbẹ̀ mọ́jú kóun má fi òru rìn. Ó sùn mọ́jú nígbà tó di àárọ̀ ọjọ́ kejì, ó múra ó ti fẹ́ máa lọ lọ́bẹ̀rẹ̀ sí ní fariwo ta wípé àwọn ń wá iPhone 12. Kò tiẹ̀ kọ́kọ́ kọbi ara sí ọ̀rọ̀ ọ̀hún torí ó ti padà kúrò ní ilé ọ̀hún. Ṣùgbọ́n nígbà tó yá, wọ́n pè lórí fóònù pé kó máa padà bọ̀ kó wá sọ tẹnu rẹ̀ nípa iPhone 12 tí wọ́n wọ̀ ọ̀hún. Nítorí pé òun nìkan làjòjì tó sunú ilé náà ní ọjọ́ tẹ́ à ń sọ yìí. Ọ̀nà ẹni tó bá jẹ fùfùkù lára ń fùgbà tí ò nẹ́ bọ lẹ́rù òun náà, ó múra ó padà síbi tí ó sùn sí ní ọjọ́ Àìkú mọ́jú. Nígbà tó débẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ ẹ̀ pé iPhone 12 tó mú dà. iPhone 12 bí ti bá omi mú fóònù kankan ká tó wí ká tó fọ̀, wọ́n ti dáyàjọ fún Ibrahim.
1: Pẹ̀lú ìrànlọ́wọ́,
0: wọ́n lù ú ní àlùbami ni o. Wọ́n nà títí débi pé kò lè gbápá kò lè gbẹ́sẹ̀, kó tó di pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn.
1: Gbogbo wọn ló sáré wọlé, ẹlẹ́dẹ̀ ṣe yọ bùtó, síbẹ̀ ó ráyè wọlé.
0: Kò sí bọ́mọkùnrin ò ṣe bẹ̀bẹ̀ tó kọ́, ó jẹ́ pé òun ṣàlàyé kọ́tì ẹ̀ fún lórí ọ̀fẹ́ láti sọ tẹnu ẹ̀, wọn jẹ́ kó sọ̀rọ̀ àfi bí ìgbà wípé wọ́n ti ní nǹkan sínú pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ni.
1: Àwọn ènìyàn kan sọ pé rọ ni.
0: O ṣe ni laanu wipe nigbati won ma gbe Ibrahim de ileosan won je kun won mo wipe o ti gbe ikuruje lowo ebora o ti soda si ajule orun.
1: Bo ti ri ni bayenu a o nbe ni si yo. Bo ti ri ni bayenu a.
0: Ṣugbọn bi mo ṣe n ba yin soro owo ti ba awon meta ninu awon ti won da pattern iyajo fun Ibrahim.
1: Amanda
0: e to tumo si pe ti won na yan owo ninu iku re. Oruko awon meteta awon a ma je Rinjin Daniel Wanji, Emmanuel New Year ati Nensemka Wanji. Owo ti ba awon meteta yi iwadi si n tesiwaju lati mo awon to ku ti won lowo ninu iwa baje bayi. Be tun ni iwadi fi won wipe omokunrin ko lo ji iPhone 12 ti won wa ohun. E wa ri pe kolon ma je karin arin fese si ni. Kọlọ̀n sì máa fà wá lé ọ̀tà lọ́wọ́. Ibrahim ti kú lórí ẹ̀ṣẹ̀ tí kò mọ́wọ́ tí kò mẹsẹ̀ báyìí. Ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ìjọba àtàwọn ọlọ́pàá láti ṣe ìwádìí àti ìdájọ́ òdodo lórí ikú tó pa Ibrahim. Ẹ̀gbọ́n Ibrahim Zara Mbaya ti ń ké pe ìjọba láti ṣe ìdájọ́ òdodo lórí ikú àbúrò òun. Ó ní bí wọ́n ṣe pa àbúrò òun ní ìfọ̀nàfọ̀ṣù bẹ́ẹ̀ gẹ́lẹ́ nìkan ṣe pa àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú rẹ̀.
1: Ènìyàn méje ọ̀hún ìdílé ẹnu
0: àti. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń gbọ́ wa lásìkò yìí. Àìkẹ́mọye ìgbàlá ti máa ń sọ nípa káyé máa ṣe jungle justice mọ́.
1: Láti gbàdájọ́ wọn.
0: Káyé máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wa. Ilé ẹjọ́ nìkan lọ ní àṣẹ láti ṣe ìdájọ́. Àwọn ogun ò sì ní ṣe ìdájọ́ láì ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ìwádìí tó sì yanrantí lọ máa ṣe kó tó di pé wọ́n máa ṣe ìdájọ́ fún ẹnikẹ́ni tí wọ́n bá fura sí.
1: Ara yẹ ń parọ́.
0: Mo gbà ládùúrà pé kọ́lọ́hún foríjì Ibrahim kó sì ra àwọn mọ̀lẹ́bí rẹ̀ lójú.
1: Má sọ pé kò sí Jésù. Wọ́n ní kò sólùbàlà kankan.
0: Ṣùgbọ́n à ń ké pe ìjọba láti rí mọ̀ dájú pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú ọmọkùnrin yìí wọn lọ láì jìyà torí ọ̀dọ́ ni tó ṣẹ̀ ń jíbọ̀ ní jinji ayé ẹ̀.
1: Ní tabaku ó parí o.
0: Tí wọ́n sì fi nǹkan tí ò mọ́wọ́ mẹsẹ̀ tí wọ́n fi rán lọ sí ọ̀run Àṣàntì.

0: ẹ káàbọ̀ padà láti abala polówó ọjà kí n tó tẹ̀síwájú ẹ tẹ́tí gbọ́ ìkéde yìí owó rọ food center ilé ìtajà kan àrọ̀tọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí sí ìpínlẹ̀ kánò ta wà yìí ẹ lè ra àwọn oríṣiríṣi oúnjẹ tútù tó jojúlówó tó jẹ́ 100% natural and high quality bí irú ìyín dáwàdáwà gàrí ìjẹ̀bú ògidì epo pupa pọ̀mọ́ oríṣiríṣi ẹja odò edé edé ńláńlá àtàwọn ẹja mẹ̀dúgùrì yìnyín ẹja abọrí gbígbẹ bákan náà ni ẹ lè ra àwọn ẹṣu bọ̀kùà bọ̀kùà àti irish potato àti sweet potato pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tútù mìíràn lọ́dọ̀ wọn kò sí àmúlùmọ́lá nínú àwọn oúnjẹ tí wọ́n bá tà fún yín nítorí 100% natural ni àwọn oúnjẹ ọ̀hún mọ́ ó sì jẹ́ àwọn oúnjẹ tó dára fún ìlera ara wa ẹ má wulẹ̀ fi owó yín ṣòfò mọ́ pé ẹ̀ ń lọ sí ọjà láti lọ ra àwọn oúnjẹ wọ̀nyí nítorí iye tí wọ́n ń ta àwọn oúnjẹ ní inú ọjà náà ní ilé ìtajà owó rọ food center máa tà wọ́n fún yín ẹ ṣe àbẹ̀wò sí ilé ìtajà àwọn tó wà ní ìdojúkọ central mosque yín mọ́sálásí jumà tó wà ní jábà ẹ tún lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0803-569-4216 0803-569-4216 tàbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0816-634445 lẹ́ẹ̀kan sí 0816-634445 owó rọ́fù sẹ́ńtà ilé ìtajà kan àrà ọ̀tọ̀ ni ẹ lọ bá wọn dòwò pọ̀ nírọ̀lẹ́ ti tò ní ẹ̀sìn ní kábàámọ̀
1: orúkọ ń ro ní àpèjá yẹ ìyàn
0: bí mo ṣe ń bá a lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí tòsìn tó kú tí àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ lè síta lẹ́yìn ọjọ́ mẹ́jọ tí ọkọ rẹ̀ kú tòsìn ti ń képe ìjọba ìpínlẹ̀ èkó láti jọ̀wọ́ kí wọ́n bọ̀hún dá sí ọ̀rọ̀ náà kí wọ́n má jẹ́ kí ìyá méjì jẹ òun nítorí òun ti fi irun dúdú òun ti fi di opó báyìí bẹ́ẹ̀ ni bùkátà èèyàn mẹ́rin ó ti di tèèyàn bùkátà èèyàn méjì ti di tèèyàn kan ṣoṣo báyìí bẹ́ẹ̀ tún ni àwọn mọ̀lẹ́bí ọkọ òun tó ṣẹ̀ jáde láyé lẹ́yìn ọjọ́ mẹ́jọ tó ti fẹ́ ti bẹ̀rẹ̀ sí ní fìtínà tí òun. ẹ wá rí pé gbogbo àwọn ènìyàn kọ́ lọ ní ìbẹ̀rù ọlọ́run ṣé ká sọ wípé àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin yìí ti ń retí kó kú tẹ́lẹ̀ ní àbí kílẹ̀ ń rò pé ó ṣẹlẹ̀ èyí wà lára nǹkan tá máa pẹ̀kẹ́ lù lórí ètò nírọ̀lẹ́ ti tòní. mo ti rí gbogbo àtẹ̀jíṣẹ́ yẹn ara lé tẹ́tí fi ń ṣọwọ́ sí wa látòrí whatsapp ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mo bá ṣe máa ń ṣe ẹ jẹ́ ń parí abala gbàǹkangbè tá bá ti parí ẹ̀tàn bí bá ṣe ń gbé ìpè àwọn ará ilé màá tún máa ka àwọn méṣèjì orí whatsapp yín sí ti gbọ̀ wá. ẹ wẹ já fi mọ báyìí lábala jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ́nrọ̀lẹ́ ti tòní kí ni a fẹ́ máa pẹ̀kẹ́ lù lórí ètò nírọ̀lẹ́ tòní lórí ètò gbàǹkangbè àkọlé tí mo fún gbàǹkangbè tòní ni mo pè ní kàkà kí eku má jẹ ṣìṣe àyà mọ̀ fi ṣe àwa dànù nìyí.
1: àwo bèbè sí láti ń jẹ́ ṣáídì mi àwo kẹ́hìndé ọmọ ṣíjú síta.
0: òwe àwọn àgbà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ pé bí a ìwà ọ̀dájú nìyàn fẹ́ wù lọ máa ń lo òwe yìí pé kàkà kí eku má jẹ ṣìṣe á fi ṣàwàdànù ni. ẹ̀yin ọkùnrin àtàwọn òbí tí ẹ ti ná àwọn ọmọkùnrin tí wọ́n ti bàlágà dáadáa ni mo fẹ́ ká fi ìṣẹ̀lẹ̀ tòní kọ́ lọ́gbọ́n ẹ jẹ́ ká fi ìṣẹ̀lẹ̀ ikọ́ àwọn ọmọkùnrin wa lẹ́kọ̀ọ́ ká jẹ́ ká sọ di mọ̀ fún wọn wípé gbogbo ọ̀pẹ kọ́ lo nígbàǹgùn gbogbo ejò kan sì ni à ń jẹ gbogbo nǹkan tí wọ́n bá ti ní jẹ kán wọ́n má gbìyànjú láti fi run mú.

0: nítorí kíni nítorí kò ń ṣe gbogbo ènìyàn ló ní ẹ̀mí ìdáríjìn bẹ́ẹ̀ gbogbo obìnrin kọ́ ló ní ló lè gba kádàrá kí wọ́n fọkùnrin tó bá ṣẹ̀wọ̀n sí kòtò ọlọ́run pé tó mo fi ẹ́ lè fọlọ́run kọ́lọ́run ṣèdájọ́ láàrin èmi àti ẹ̀ kò ń ṣe gbogbo obìnrin ló ní àròjinlẹ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin mìíràn wà tó jẹ́ wípé pátápátá là ń fọ́jú kùmọ̀kúmọ̀ là ń dẹ́tẹ̀ lọ́ máa fi ọ̀rọ̀ ṣe bí ọkùnrin bá gbìyànjú láti fojú wọn ráre ẹ má wòye wípé ebo ni Réwámi rí fẹ́ gbé wa lọ nírọ̀lẹ́ ti tòní
1: ojú wa ni ó ṣe balùwẹ̀ tó lóhun mọ́dọ̀.
0: Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kánò ta wà yìí lọ́sẹ̀ ta wà yìí ni mo fẹ́ kádìjọpọ̀ kẹ́lò kájọ fi kọ́gbọ́n lórí ètò. Ìyún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní agbègbè Bádáwá. Ọ̀rọ̀ arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Mèmúnátù Idris tó jẹ́ ọmọ 25 years. Mèmúnátù jẹ́ ọmọ bíbí Mègèrì nípínlẹ̀ Jigawa. Ọdún 19 years sí ni Mèmúnátù wà tóun àti olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti ń fẹ́ ara wọn.
1: Ẹnu wọn méje, àwa ò bẹ́ lẹ́nu méjì ṣeré mọ́. Bala ò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ wá sọ̀rọ̀ ẹ̀ tó bá.
0: Ọdún mẹ́fà sì rèé tí ìrìn àjò ìfẹ́ wọn ti bẹ̀rẹ̀.
1: Lóde mbẹ̀, mo sì lè ìwé gúngún yọ mí, àlejò mi akọrin àpàlà.
2: 95.1 Babazubia FM.
0: Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ọdún mẹ́fà gbáko ni Mèmúnátù àtọ̀rẹ́kùnrin rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ ara wọn. Ṣùgbọ́n ìyẹn àgbàlẹ̀bọ̀ lẹ́ni wípé bí etí ò bá gbọ́yìn kì inú kì ń bàjẹ́. Ó dàbí ẹni pé ọmọbìnrin tí ń gbọ́ fìrìnfìrìn wípé ọ̀rẹ́kùnrin òun fẹ́ fi ọ̀bẹ yìí jẹ òun níṣu. Ló mú gbéra láti ìpínlẹ̀ Jigawa wá sí ìpínlẹ̀ Kánò. Ó sì gba yàrá sí ilé ìtura kan. Lẹ́yìn tó gba yàrá tán ló pe ọ̀rẹ́kùnrin rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé kó wá bó òun ní ilé ìtura òun. Láì fura ọmọkùnrin yìí lọ bá Mèmúnátù nílé ìtura. Ìwádìí fi hàn wípé orí fóònù ọmọkùnrin yìí ni Mèmúnátù ti fìdí ẹ̀ múlẹ̀ pẹ̀lú fìrìnfìrìn tó ti ń gbọ́ tẹ́lẹ̀ wípé ọmọkùnrin yìí ń gbìyànjú láti fi òun sílẹ̀ láti lọ fẹ́ ọmọbìnrin mìíràn. Ìbínú ọ̀rọ̀ yìí ló mú kí Mèmúnátì ṣe bẹ̀bẹ̀. Làǹtí Mèmúnà bá fi ọ̀bẹ gé ọjọ́lọ́jọ́ lọ́nkọ́ ọmọkùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí lásìkò tí yẹn wà lójú oorun. Mèmúnà ti wà lágọ̀ọ́ ọlọ́pàá, ọmọkùnrin yìí náà sì ti wà nílé-ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú. Ṣùgbọ́n ìbéèrè mi nírọ̀lẹ́ tòní ni wípé ṣé ojú àpá lè jọ ojú ara. Mi ò fara mọ́ ìwà tí ọmọbìnrin yìí wù, mo sì mọ̀ wípé yóò fojú winá jì òfin. Ṣùgbọ́n ìjẹ́ ayé ọmọkùnrin yìí kò ti pa fúká báyìí. Ìbéèrè ni ohun nírọ̀lẹ́ tòní lórí ètò gbàǹkangbì. Bọ́lọ́run bá bá a ṣe torí bábá tí orí bá kó yọ tọ́lọ́run bá rí i tí wọ́n dóòlẹ̀ mí ẹ̀. Ṣé ìgbádùn kankan tó wà fún un láyé láìsí ọ̀pá ìtura yìí ṣá? Àti pé kí lẹ́yìn ròyìn pé ó mú ọmọbìnrin yìí dájú ọmọkùnrin náà báyìí? Ṣé ti àkókò rẹ̀ tó fi ṣòfò ni tàbí ká ní ìgbónára ló mú ọmọbìnrin yìí ba ilé ọba jẹ́? Ọ̀rọ̀ tèmi àti yín àjọ máa pẹ̀kẹ́lù lórí ètò gbàǹkangbì nírọ̀lẹ́ tòní leléyìí. Àti ti mọ̀lẹ́bí tó lé ìyàwó ọmọ wọn jáde lẹ́yìn ọjọ́ mẹ́jọ tí ọmọ wọn jáde láyé. Àǹfààní ti wà fún yín láti pè sórí ètò láti bá wa dá sétò. Ẹ ti mọ̀. e ti mo awon ero ibanisoro te ma nlo 0206446195 tabi 0206446295 e tun le lo ero ibanisoro 0206446395 fun fun e te fe fi atejise ranse si wa lori whatsapp e lo ero ibanisoro 0809526 7188 Hello, Orebete. Hello, the caller. Oh, yeah, ba bones, okay, dear daddy, Kale Boy, da. Oh, yeah, ba that's it, sir. Hello? Ah, otilo. Hello?
3: Hello, ya mi ekun eto mi
0: o. Oruko yin ati bi te tin pe sa.
3: Enjin la ta loko lati me ba.
0: O ye ba da seto.
3: Se le abala jo ka mo yen na. Se ri nka ta mo npa lawon eyan lo ta so mo npa o le bi ka mo mo gbe iseri ali npa le owo won.
0: Be
3: ni I put 12 missing, rugby me lo. So ka to pada si ise tun se yi na
0: abalagbaji dankogbi
3: ta tun wa lori e te ri nkan ti leji e se ale faramo ama isalara ni ko ye ki awon okunrin ka ma da ogori duro odun mewa bi odun mokan lajo
0: odun mejo
3: odun marun iru se wo na se iru love wo na se nbe to ko fin da awon duro baye
0: so
3: ko to na se kan da pada fun ko lo gbe omu te na
0: lati omu te na idaju ele lagbara sa Eshi aduke sa Ah baba yin ko lo ge ah baba ye ba ma je ko se be Omu la ma nso ro npe nko eyo kan lo n ge meji la ma ge be yen Latori WhatsApp e ko eto anti ire ku ro le si ku ise Olorun ma wa pelu yin ami e ba mi foruko yin si Eka bo sori eto aja ire wa mi ri opo lo yin ko ni ku ami ala yo ma ba yin se ami o Mr. Rafi Adere ile e se mu ri message ti yin na hello di caller
4: hello ire wa mi ri
0: e kro le oruko yin ati bi te tin pe mommy
4: ya ju lati amana
0: o ya mommy e ba da seto
4: so ni ti to sele ko yen nipa ti oro wa
0: be ni ma ki lo nso po yi mi ngbo yin mo
4: mi awon obi yen o ye kan wa di won daada ko mo jo lowo ninu iku omo won
0: looto ni o to kan fura si won looto
4: o to kan fura si won oko ku ko ti pe ye jo melo won de si njogun
0: won tin njogun
4: won ma ta eyan njogun omo ni
0: ko ye wa o
4: to olo agba wa o
0: ami e se adupe ma hello di caller
5: Hello, because I'm more prepared. Still look better.
0: Oh yeah, Mungboro, you lost her. O sagba to le da o si wa to lewu Latori WhatsApp assalamu alaikum re wa mi re ko eto latodo aske the prince e se adupe ari message yin to le da o si wa to lewu ko sana bai si aburo mi ba wa maami e ka bo sori eto toni gaskia you are doing great e se my regards to your boss akon ni omade bayo ga kan ni magbo ajia fatiba lati Naibawa Esemori message yin. Good evening, Sister Billy Keys. Well done, my sister from same town. The family of the last woman husband did not try at all. Won't try at all. Please, the government should really help her out. Inshallah, you job amaba won dasi. Foruko yin si message te sendi. Ti komo me ale ami. Esemori message ti yin na. Latori WhatsApp e ka san Miss Bliki Zero Amiru Ekweto, we are enjoying your program from Dawanu. The Lord is your strength. Ami, my sister, I'm Mr. Femi Johnson. Lati Dawanu, one love. E se mo dupe Mr. Femi, mori message yin. Mr. Olayinka non ke wa la oni e ka san Ekweto. Alime Adam Olayinka lati Damorike, mori message ti yin na. Sister Baliki Zirewa Miri, Eku Ise Olorun a ma fun yin se. Ah, mi dade Aisha lati New Road. E se muri message yin. Hello, the caller.
6: Hello, Eku Role ma.
0: Eku Role je ba soro papapa fe lo se abala polowo oja.
6: Oye ba de kan lo so.
0: Oye ba da seto.
6: Eku Eto.
0: Yes sir.
6: Eti won ge nkan omokunrin yen ke je kin koko soro le lori.
0: Oya papapa.
6: Eni obi obirin yen o spend owo le ri okunrin yen.
0: Beni.
6: Owo to ti na yen in lo ta la ki je pe ni ife yen
0: ko le foju fo
6: in lo je ko wuru wa ba sumo ki se ori bibe
0: logun ori fifo be
6: ni I je pe ni nkan to ya ko se yen ni bi ti ara iko yen ti a so fore ku seri eyin obirin e ma ki sara e je ka ma wa loya sa won family oko
0: okay
6: ori eni ko tori iru ojo bi nkan o sele ni se ba lo wa di re obirin yen le ma ji omoluabi si family o je ni to ba ji omoluabi si family
7: Ke da shine inda muke samun kwanciyar hankali dan nuna wa juna kauna kauna irin wacce muke bawo onga
8: shi yasa muka raba miyar kukar mu mai dadin gaske da aka yi
7: shi da sinadarin onga gida wuri ne da zuciya ke muradi